jan ke chge na ya yan dar ke han ma da jan ke na yin yan nya ma ta lu ku to chi la ya dar ja ta ma ta ma ar gu par yan sar ja ma ga na to le chi re la ya yaar cha mulu cha ta mar jina sian ta mi da la cha tr chin ja ya ad la nga bi ar nga da ta ma su na hun ke sar kwa cha cha la chi do ya ya me mo ga la ga ta ti and la yang hasta ga mor zon la lengo chi sera ya da ko ma la ga ta lu ost na re yang ke sera ho ga kwa ng chi na ya ta te man ta mo ta ga la ya la yang ga na la cha chi zon ni chi shong ya yā tā pī lōtō yā lī shōng yā mā tā sā tōr jī lī chī nā yā yā shī lā khā khā tā jī lī shōng yā nyā lā nā tā mī lī chī shōng yā yā tīr tīr gār chī lā tān zōm lī shōng ānā mā mā jirān kō lōr sīb jī lā chī tāyā sā mā jirā pā mā tān dāb jī lā tāng wārā mā jirā tā shī rā bā chī tāyā yā mē tō dā sā tā kū mā nī yā pō tā sā ndā tā zō rī tā yā yā dā mā lā sā chā nā tā rjā wō kū yā kā lā nā yā jā rā bā chī mē lā yā ta su la na ya ta ga pa me ya thi la na yo yo ba chi me la ya ku nya lu sa m ga ta ku ro la ya lo ti n sa ma ja ni chi da la ya ti ta lu lo ga ta ku ta ng de re la chang wi long zhe ge nang de jiu xiong ya ya lo hu lo ba mi ta ka wu xiong ya a ni jia mi ge ku lu jiu xiong ya ya zhe ge mu xie zong tan pa gu se re yang stop de na to kan de la go chi se ra ya da har jir mar go ta sar ge yo ta ni re ta ta mor da go chi se ra ya na da mu thang thong ta go pu yo ta mar dil mo na yo de che ya na ya ya mo ji st ga la tha kar cho ya tha mo la ga sa cha chi la ya kha ma kha wo war ka ta de la kho star go po bo kha de la chi kho ya ta ju ka yo na ta cha la kho sun go no bo yo na che ra chi

0: chichi guna ra. Rang rang ga jika yonda te la, rang rang ga chichi guna. Thumay rang ga rang ga jika yonda te chichi guna ra. Te khata guna ra, te adhi guna ra. Te nyomungu adu chikan jikina na ma ra. Narje chita na nyomungu adu chikan na ra. Tite kata rang jichi yonda na rang ga chichi guna ra. Rang chichi guna ra. Ti chi yisa ta yonda te nyongshi cha ten. Tata la ra chi goza nuga jintata re. Ranga chino uga sinti la ra chi goza nuga jintata re. Ti yuanda na chi yuwa chetata tika wana. Ya, zhugu yi, ka jana ro zhuka ta zhugu zhugu, ka ya ta zhugu yi, zhugu yi dana, alu yi, alu yuanda guna, zhugu dana, dremga brz nu uto de, dremga brz. Амбертуно алумберс гука какек алумберс гуно титре жоги жоги гуно лоа джем джем гуно тито тере я тото маннг хуйжо мана тайк хуйжо дана кэмер а кэкета мама хунг агн хчри джим сэт дагнади шига ཁྱི ཕྱད མི ཁྱི ཕྱི ti tarong chi mi chi gu pa chaman de khe je to na shokwa zu na khale mo de hara de chi du ka o khale mo de hara de li chama tha mo hon che du no ti chaman zin bi shang chi de ne ti nga chaman zin bi shang chi gu zin bi shang chi la cha tak cha ne ngi chi gu ta chaman zin shi chi shang chi ge nga ta pa ya tak sha ke ge shi ta ka ya tak cha ke chi shi chi de ji ra ayang shi ta wa ya ta ya ku ayang a ta ji ayang ta pa ya ta sha ta ji shi ayang shi ta na agun shi ta no agun pi sha pa no te a agun pi sha pa de da je de le ro ji ga sa na te ji u ka a yi ni ni de ta ka ke ke na na yu ke yu na ne hang ge me tong ge a yi ni ni de ta ba ya ta nya shen che ni ka ji ni za u lu to de dato chadure adna ada rambi chachin ji pe khui jore tene ngon ji mu an rangen ji yi che ma ji yi ke ngon ta phane alagna ke cha dang sham ba de jo pi khil ho pi chachin ji pre sha pa gu ka jo pi ch chad mu re na khil ho ho she ji la na khwana gan kur gan lan gan kor gunu chadirna galan dna na to da galan gunu gala rimi she ko ta ta chi gan ka ka jimo ngin gan ka ka dnu gana rimi she ko nu ti nga gan kor dna a ka na ro kor za kor gan kor a ge ngon ji ge bu hu ju da chen ju tong de da ni she mu gu de ji mu gu ko wa pang ji chun za a ta na ro to an za ge n na zhe zhe chun za zhe na chūyī shūsī ngūndūn bālā chūnzīn zhīn dā shīgū dā māndāni māshī na yāyī kīchī shūntā na shīkūrī wākū kī tāñjī dhī dhūjī tātū tā māshī ya tā yāyī kī yīndrī rīrī gī nā tāyī tā tē yī kā gī nyāndu kūkū tā kā tāknā tā wākū yīnī rāmā mīnī rāmā tā tā mū gā tāñjī nchūnzī mūngā dhirāshī kūnū gu chūnzī ān tā nā rū tū ān tā kīnzī nā jīngzī chūnzī dhī nā chidhī rā tāng sāng gā shē nā dhīnchā gā nāng gā chū wā gā dhūnyī shī kūnū gā lī nā wā tī ngā chūnzī dhī jī rī yā gu gā tā chū wā gā shī gā nī dhūnyī shī pī lī nā wā gā nī ngā chūnzī dhī jī rī rūn dhēn chū chī ān kā yā tā chā nā rū chū kā chū chū ān pā yā tā chā nā ngā chī chū chī rī nā bū gā nī rī abu nya ab adil adik nya ra yang de ka ke jata ta abu ge ge sa ke ti ra adich nya re jonje si wa ta o de jonje na ku ga ngon ji ke khen ta mu ma na arang ge ji che ma ji ke ma ta phani alag na kaisa dang hochang shenpa de ka dang hochang shenpa ju pi khe khen te nian chong yi zi jin ju de nian ba xi wa la zheng shen rai mi xi zheng mai ba ge nian zi ne de ke kuwa du ke de nian ba de xin ju de kuwa de men ji ke su gu ke se de zeng ge zheng shen rai mi xi zheng mai ba zha su shen zheng lo pi ji ki tun te gu du de ke kuwa de zhe ke zi gu ke Huayna, kincho, ngunji, ngontu, zichun, chichun, shiwatawa. Da chitir dayi njigtsi la, iki lukpi, makun dana nyebra jokugya. Iki lukpi dadangji, chikshin, warma, warmi yewati, suwu zungwa ye na, shesu chichunga yewati suwu zungwa ye. Tukhandiri ya. Uangendi orge chinda yike lo pya da danje tsha wa mi wa te so dong ni yina yina da dang ti jong shi che chen xie su chi chung ge yi wa te so dong wa ye zwa ti de yina da tsha wa ma te xie su chi chung jong wa ni ka su ye ku wa te xiu ada don tshen ge jigne yin na yang na xie su ji jigne yin yang na ada don xi ji jiao de xie su ni ge jigne ye de chu sun bu ne ge gan ye de gu ke ya se den de chen li di ma nong gu yu chen de se den de chen ge ne ge ga ken di ji ce tshen su ada don ku ni gu ni zhe kun do chang lo kha ma ye gu ada don khu ru kha ge jigna men de ge xie zu la ya da gu ge de gu pu deng ma neng ge ji ce la ci de da yan bei zhe ra wo de che ma de de dong ge a pu deng ma neng ge ji ce la a da zhe xin jie yi wa che mei zhen zu gu ge gu a pu deng ma neng ge gu ge ka jia ra zhe jie wa jia ra zhe jie da ro ji a da zhe na ta wo ji ka ji zhe ni da ma wajja razuk che gada ti na che kascha razuk che gada tgni na ma anang chola tmo de ananga ada tgse je iwa che me ked gu kya ngonji ka ta ta ngonji wa ma phu ta ma na ni ga ada to u ge jog me nyang ga ada to u ge jog na te ni ga ja ge thoni iwa che bi men jong ga gu ke che me jo su xie su chi jung gu gu ni xie ge gu ngonji wa ge phpi ada dang dang ngonji ka ta ni chi phpi ma zhe ge da dang ta su su wa chi chung ge gu ni a lu o lu shi chi chung ge gu ni zhe ne yi de ri a je ge sha je anan la gu ke je e pe ta me pe je e pe ta me pe anan la ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང ང тхмудын дөбхи а да тхмудын дөбхи да да тхкын да да мтхкасэ мтү ши сунватер ди ананде сдэтэнгэ чхиа не чжо огэчиндэ кэн ди нжигц тхшэн суу адан куни гуни ажокэн дочэн лгпа майинти путэн манэн гэ нжигцла ада тхшэн жэ ива чэ мэчэн хту ще сучи чуго гуне джеги хон сита кэнже ще патан олон шик хсоала кагни жокор гу жена лар гуну же атан мала дэрия нала ададан тхсен то масе ще сучи чунгэ чэпэрия смели сена мосэн же тэпи шэро ще сунгата pu tang ma nang la su xie su qi zhong ge jiu hua de ye mu tang hen de mo la a da zhe xian su ru jiu pa de xie su la de kua xie zhi ne ha sha yin de de shi de xia long gong pa de na sa jie ni wa 저때 ngonji ke mana ngonji ke bo ngonji ke khinta mo da manje ri ri ga ngon to sona ti ge wa su ka ya gu da da do kon da khatganji ke a ta ka yong na ga yong re a yong ge na ga yong re de do kon di na ne ta cho to na ta ji ga ta cho to na re de te ma cho na ta ji ga ta cho to ku no ma re ti jin zhen zhe xin yi di tang ma e zhong qi mu song zhe ta to dam jia de mu de zhe gu ne de wo ge jin jie yong jie shang hui jie la wen yi na qiao la yu ne you bi qi wu zhe zhe gu ne gu wa dang sa hui jie hui jie ta to ma yi na de ge zhe ge di ji ma yi ga ta yu ne wo zhe ma le ba nu ge a ne wa ti zhe ge ta zhe ge ne na de zhe ge ti ni wa qiao zao ne ma le wo kan jin jie jong zhe ba heng ge tu ni yong nu ge le ge ye na qiao la yi ne you bi qi zhe de ti yi ne de che ju zi ge yi ne la xie ne ma re meng qi song nu ge yi ne la xie ne ma re a yang dang wen ji dang gun du yin ji yang ji ju su ge yi ne la xie ne ma re su geng ge tu ni xie ne re ngon ji ge ge wa zhi xin ji kwa di na ni xie ne re di na ni ta qi ji meng ne re qi ge meng ne re de na ta xia li de xie li ni ge qi ge dou ne ya gu wa ta xia li ra xie li ni ge e wa ma ko ra ta xie li mo xi xia li ge tang ye zhe gu ne re xie li mo xi xia li ge tang ye zhe gu ne ta de ni ta e wa ma ko ra ta qi ge ti ta ge de ne phone de ta yan de se ma na ne ka ta ta je mo na da ta ma o se ke de mo na nyan se ro do ti che ti ku de ta xi ge la na la ge de ra o ne ta ta xi ge u cha da tu ke ta mo ma i bi cha ji da ji ta se o de ta o ne ra chi ke to ne ra de na ma ri yen ji ge yi ke na na xa su si di kre kre hong ge jo jo no ma re ten jo ku na yu ye ge ka ge ko cho ku ne u zo sa su si di na kre kre ku a len jo ne re ku a ti ta che na ta ge ka ne de ti ne ya de she pa la thu me u chu chi du she ku na a wa de ni a ong ye ge ka ni ge ne ge ta ni ge ko chi cho se she ti ku ga ngon na thanye ke ko se che ti ku tani ta de ge jong an be thanye ke ne na zu che du ke ngi li ti zi ni du ka ngi li ti zi ni du ka tran ji ke ko yu chi ga de ju ku ne ngi li ti sim ja na ji sa re che pa li ti ki ngi li ti sim ja na ji sa re che pa ti tran ji ke ne ge yu chi re ngi mangta de bin nam jig sa re che pa de ni ga de ti na de tong mo ngon ji ke re ni wa bo yin ji ke re ti na ne ngon ji ke ngi li ti sen a de ge jen li sen xia xie li sen xia xie ta de ba ta ta me de ba chen chong a ren je ta de men je wa ta de mo ge ta ni mo a du ke ti tani ti de chu hani ri ri she chu ni ge dan ne khsu kan la ter zon yi ta chat na khma chu khyo ge ku ju wa ti na khsu kan la na ngi li ti no de chu su bo ku wa ta ngi li ti gu no ti na tang ji ke no ne ngi wu de gu no de she ni yi chen sha ngi wu yin de gu no ngi wu ti ma ri ku wa ta de she ni yi chen sha ngi wu yin yo na gi yi chen ye de she ni wa yin yo na de she ni wa gi yi chen ye yin da ka zhe de chu ka zhe zhe ne la ngi ngi wu de she ni yi chen sha yin de she ni yi chen sha ngi wu yin a de gi yi chen ye de she ni wa yin de she ni wa gi yi chen ye yin de she zhe wu neng ge tamud jeje me ni ga chigu no mo la ta jinju ni ga chigu no mo te che ju ke ti chu chapati ke ku de ya te na du ge won de ka ku gu na adag ta je si wi adag je na ku go de jer adag ta je si wi adag ta je la ku ji ye ni de de ge won de adag ta je la ku ge de jer khwer na ха сава вот сади ханига кугуге дирия куга ха сава у казагтан сажуге ханига кугуге дире а юке лопа пуга хоматан алхши юкенига кугуге дирия шонде па пуга шинватан деши шанига кугуге дирия сутуа ун дупата чуши норли чу кугуге дирия Kendiga miwo miwo ko no teku gugaja dorna adagyeniga kuguge tatriya adagyeniga kuguwa natati adagyeniga kugunata chudujira chera tala shodna adagyeniga kanyenara shpa met nyudujina adagyeniga kanyenara Donggo sitog thozna dgjeni u kanenara lug bauke na dgjeni u kanenara dna ti tavela dgjeni ge iwa mesjriya kuata lukum ba shim bagli tga dgjeni ge iwa jojme donggo sitog thu shi thuk li tga dgjeni ge iwa jojme sipa meni nye gnu nyela dgjeni ge iwa jojme Tsirang tala shun shiwi shuna dhigjenge iwa jugjimet. Na kujembu dhigjenge iwa jugkodana. Tsirang tala shun ami shipa nil. Vami dungi situtu. Teta dhigjenge iwa jugjiyot. Nyawa u shipa ina amayin amayin gunir. Nyaju shipa in gunir. Tketa. ka dhigjenge iwa jugji yonere. Di jenge dhigjenge iwa dhigunun dorna shepa putang shawi yilni tatatun jug rungna dhigjenge iwa yota tatatun jug marungna dhigjenge iwa metas jiri. Shepa putang shawi zini shepa putang shawi zini chola dhigjenge iwa tatatun jugji yoka mekudna shepa putang shawi yini Tatata jugji yona chola dhigjenge iwa nje rungzi. Shepa puta shawi zini tatata jug marungna chola dhigjenge iwa jug marungzi jiriya. Tinata angid gunundiga nantondita chamadu kukupa. Shepa pula angid nungu tanyadgindu kuwa. Shawi yila tanyadgindu kuwa. Yondani chuchu tukhadgindu. Chidhira tazana Ngombuwa dantukta jigni khasi tazana Ngombuwa dantukta jigni khasi Shibagi pawa nani shutong tazana Chikindataka nana adagjenga iwa yola me Tidukutiriya Ngombuwa dantukta jigni khasi tazana Ngombuwa khasawa urila Adagjenga iwa yoka adagre ngay po dhigre, adaka ngay udhna chukwa ngay po dhigre. Adan tukta jigni khasi di khatu, ngubu saju khati re, zasha khari. Khati ngay po re, ngay po naga ngay po jenra. Tena ta adan gunuta ngay po dhigre nala ngay po jenra. Ayo ati kogunari ya. Ta adan tita ngay po dhigra maru, ngay po jenra maru. Tā khā jīg nū wājānda ngā jīsā jīg jīg tāngshā gā tānyā māri. Adan tā līcī gā tāngshā māri. Adan tā lōmā lōkāng nāng tā tsōng dā jīnā tsōkāng tā tsūk gā tāngshā māri. Gūgā tā tsūk gā tāngshā lōkāng māri. Nā lōkāng sī tōng gu nā rā, lōkāng nāng tā tā shēng jī tā gā tōng gu nā rā. Tukata ngombu dan tukta yu shiwi ta shenchi tutuka ka dan ajaka neto gunara. Tinata anayi nyewa lisa shiawa gu shiawi yil ra. Tangjika keke shiawi yil ni kuwa ta ta pa ni yin sa jiri ya. Tengji ke ka ni, tengji ke yung ke na ni, ta nian ka shi ka kenji u du nji na, sa wa xie zi na. Di nang ke se xi chen la, chen da zi yi la, chi du gu na na, angi li di sim zi ni, xia xie li sim zi ni, a da ge zhen li sim zi ni, di sim zi, xie pa pu yin tang zhil man zhil zi ni, xia xie ta de pa tang ta me de pa zi ni, xin chung zi li tu di, a yun zhi wa tang men zhi wi li tu, ji ten yin men zha wa xiong wa di de ge gu dun de, qian zi de na dong wu, angi wu xi wa di, di na angi wu tang, li tang, di tang, sim la gu gi gu na, dani wu ju ci ge, xiu zi ta zo, Хэн чу зу на ми ли джи сим тэн цэ дэ тэн джа цэ ка са шэн чэ сим а жэг сим гэ джиэ джи тэн на чэ сэ кэ лу сун дэ дэ на джи ла сим ю ну дэ ну тэ ну кун ю дэ шэ Дэ ма тэн джа дэ джу джэ та то нэ у тэн ли тэн джи тэн сим цэ дэ тэн джа дэ джу джэ та то дэ гэ сим дэ нэ пу тэн ли тэн джи сим а ку ку тэн джа А жур цыка тхуни, а, хсынгэ кунга жэна кэнга кузе, хсынгэ шуа жэна кэнга кузе, тэ нян бэн жэхуа, уру, нэ, тэма шэму гэнгуны рэ. Тэ ян ша ше татэ тэн жухнэ мэнэ вэ гэнгэ, нэ вэ тэна чэстэн жухпа хэжунэ, хэкэм дэгэ ахтэ кэнэнгэх чэгэ. Гуа, ша ше та дэпа тэн, та мэ дэпи, нэм жэг дэ кагэ, Ani po shi unu ga tanyan da gang la jor zi tang gang la me jor yi nang ga yang xe go zi. Huay na xe rib zi don zang la ca ma chepa la xe zi zi na xe rib hui juan diga tukne wu zi xe na xe rib zi don zang la ca ma chepa la xe zi zi da la la cho na chepa po xe rib zi. Tīnā jī khīrā tā ngī pū ādhāk rē. Tā ngī pū rē, ngī pū nāngā ngī pū ādhāk rē. Chī chī sā na chāma chī shī chāma nā ngī pū rē, ngī pū nāngā ngī pū yēn rē. Nā tōngzāng dā gūnūng tā chāma chī yī chī. Lō mā tōngzāng dā gūnūng tā ākā rā tā chā kā gā chā tā rā chā lī chīng dā gā dān shā mā rē sī chī rē. Dā gāngā tāngshā rā nā nā yī nyawā gā tāngshā rā yī zhī zhī rī yā. Tī tā kā nā yī nyawā gā yīl gāng rā tōng zāng rā. Chā jī wī shā tī dī gā yīl gāng rā tsā mā rā. Tā kā tā yīl zhī nā yī nyawā lī sī shā yī yī lā kū jī zhī rā. Tā gā jī kā kā kā lī chī kā yī lā kū jī rī gā nī yū nū gā chā pā tī njē xī gō wā. Kā kā dā gā nū. Lī kākā dhīrā lī nāgdā nīgā nukā yūchī nā tī kāchī chōn mārī kā lī kākā dhīrā lī nāgdā rātsā dhīrā lī kākā dhīrā rāchū yūnū rā shī rā rī kā chīchū rā shī rā tāndā tsērāng tāngā lī rā kā huādān tāngā lī rā dhītā huādān tāngā lī rā tsērāng tāngā lī nīgā rī jēh kā gā nīgā rī kākā yīn sūnā nīgā rī rāchū tāng dhāmbā rā nīgā rī khazān rā Ani gari sonyi nina, sosa, sozi nina, tido kutira, tan jekaga, ta ti, jangni ti, ta ta, o, anta ta, tenang tanga lere, kenta, khwaden tanga, tamu she, khshapa tayimda, ta ti mo khukata. Khwaden tanga lere, kakarta, tenang tanga lere, nagani nyaji, ta ta ji kiju mo, ka tenang tanga lere, lere nagani lana, ka kakarta, khwaden tanga lere, tazji lata, nire tiri ya. Yil yin tang nere, ta yey na kanga yey ngu nina, ta njeka unu, tite kata ka kaadze nere ya, shi ka uel gunu tena ka u nere. Tse jina tsama tse, dina tsama dine ngipu re, ngipu nani ngipu yen zi tanya jo jere. Donzo na tsama tse sa ge ye yin, ye dine li tsuki ma don, nan yi ga don zi jere. Ye dine li tsuki ma don, nan yi ga don go. Nan yi ga don na, gongo don go nere na, donzo la zano la kende. La zha kende, kaya niwa li si xiawa tunxi pura, donzang la tsama chi zi, tsama chi bi yil, donzang gu nu wu xiwen de yin zi. tina xe putang xia yin la ngi pi ton ji la xe putang xia yin la ngi pu xi wi nang ton da to xe ji yo ana yi pi ji la kan da ngi pu to min ji zi ja ton za nga da ngi pu ta ni ju ji ma re jin se che na na yi ge xia wi ye ta tang ji ge xia wi ji ma re ngi pu ti la yong ngi wu de gun de la yong xie bu su dang xie bu pai wa dang zhe wi qi xi de yu xie nan la a de ge ngi wu se de ne hui zhe na hang zhe da wen zhe na xie bu su de de ni xie bu pai wa gan zhe da li su li lan hang bu su da ha ni hang zhe ge le xia ren de na le xia tan zhe ne xie bu pai wa de su pei de gu nu a rang ni jin bi cha ni ju gu ne ra a rang ni jin bi cha ni shang le jie bu ni wa su shang zo wen dong gu ka ni wa su su li gen dong gu ka yang na ni wa su da li gen dong gu ka yang na ni wa su leng gen dong gu ka zhe na ni wa su shang zo wen dong gu ka de na shang zo wen yang a xie bu su de zhe de da li dang Suli la suqwa ge lakcha ge nyinga shepu paiwa de zhira. Tuna ngan chik nai simba shedha shedha tato shepu suu ta shepu paiwa ge nani paiwa njigmin jik tuni jik she nyunga. Tsir re zina huwa denji lakbi yiki di. Yamna huwa denji lakbi yiki yiki di. Tegu hui ju, te hui ju, nan teg teng, cet teng, danba xe re de na ma re de. Chilga ma re na, hua den zhe de yang xe da de zhe ne. Lag bi de yang xe da de zhe ne. A yin ki de yang xe da de zhe ne. Xe da xun yo teg ne. De na hua den zhe lag bi de zhe de gu teg xe da de mu gu ga. Lag ba de hua den ge lag ba yin wa to hua yun den zhe lag ba yin zhe ma re mo. La de. ayon de chilak pa nga chi shen da ngi yikin zhe gu gu zi san ju zi ma ya di na ayon de chi nyu gu di nga chi yo da ngi yikin zhe gu gu zi san ju zi zi ayon de chi lakwa nga chi yo da ngi yikin zhe zi san min ju gu di na lakpa zi si gu re tang ma re ga tukwa zi si la ra chi gu do nu ma re tukwa me na di sai sha yi mu gu gu sai sha yi mu gu di na zi yan lak tang yan lak chen jin zhe wa zi no na yi tukhan zhe da zi tang ne hua den zi lagpi ani ki ki ti di pa tha zag pi di ta she da zag na lagpa ne she pu pa wa zag na me ka khode ka she pu su re lagpa khode ge yan la re ti khode le lug se she mu gu wa to mo se she kun wu ni nga se na a ya ga ra ku an du ke ze ne re ka da a ya ga ra ku an du na yong je xiao nu ma re sung gu sung gu ka tu ka tu tu ku tu ku tu ku ta ne ta ni sa xiao ji ma mo la de Tien wu ti a yagra gu kuan du ke ti xie pu su pe ke nan zhig men na shagin. Yung yi xie qi zi zhiga de huwa den zhi gong wi yi ki ti na ta xie da yu na shagin. Zin cen zhi le zi na san zhi ten zhi ke lakpa gu yi gin di yu ke ra huwa den ge gong wa gu yi gin di zhi ta to ta ti qe pa ya di yin ta na. Ta qe pa ya di yin na ta qi di yin na. Yung mu na ka lak xun qian ge qe pa ya di yin ta na. Yomna kha lkhwa kwa ni ga ri khsa ana mana yezu nu che pra di ta tin yu chik na ma su ga ku kan yi kin de de de she go de me tin u ta tu pe nu de chmo ku ka ge jig na ha ge na ni wa jan tu chin dong gu ka ran tu chin dong gu ka ni wa ran tu chin dong ba la she pu tu ni wa jan la ten ni dong ge pa la she pu pa wa Khun ju zhi na, ni ku na, lakpa la ta ni ta yigin zhi gu ga, ni ku kurin ga yigin zhi ma tuk ga, di na ta, ni ku ka yi ku pa wa re, zhi na ta, yak ga. Hirin zhi pir zhi ramu di yi zhi zhi na, hirin zhi pir zhi pa shen zhi pa ra zhig pir. Hirin zhi pir zhi ramu di yi zhi zhi na, hirin na adag, shi pu su ra, pir na shi pu pa wa re. Ani ku kamar shepu pare khere tang pni ga adak ngi u de jere ti tang chung yi u do ha che she she chu yo na she chu yo na ti tang ne yi sim ba shen yo na ᱟᱡᱤᱥᱪᱮᱱᱡᱮ Sāngā shchēndzī zhī mārī shātso sāyī yīllī tzī jirā. Sāngā gāyī ngā shātso sī yīllī tzī jirā. Ngā rīmā lā sō khuā gā mī bēshī kā yōshē tāngā gāyī ngā shchēndzī jirā. Tēnā tā kāng dīgā ngā rīmā nā shātso chē pō wā ngā wā dhik nā jū nā rī. Ngā wā dhik nā jū kū nā rī. Sāngā nā ngā pō dhik mārī. Chirina sanga kiga tenxia maari, chiga maari na sanga nangta xa ziri ta shenche to ka ta shenche to tiga sanga tongu kumu dina wata sanga na nipo daga maari unwa rima, xpema, duso, alo nda tsa kanyo choko nda tsa tsangma nipo daga na anjo kuga zidir xa na zushi nipo re, nipo yenja chira zushi po re Chūmē, chūzīrā tuṣṭhīpūrā, chākārā tuṣṭhīpūrā, tāhāni tuṣṭhīpūrā, sāma tū, tī yūtāpū sāma tuṣṭhīchāyāzana chūnārā. Sāma tā, tū sāyū yīkālūk sūnārā. Tī gā nāmishak tī xīguāda jirī ātāngjī kānāni. Tī nā tā, xīrā nū xēpū sū īntāna pērtāṁ, yamana cuntāṁ, yamana xēr lā sōkhā gā cuncā, rī kāyīn rōng chukā, tētāk tāñśē kānyā ngā, ādak tāng dēvī ngī wū dā jirā, ādak tāng dēvī ngī wū, xēpā pūlā yōpī ngī wū, ādak tāng dēvī ngī wū, xēpī ngī wū, tā nyā chikā tāk nā chukā ngī wū khā, yīnchū nā chirā nā, nīwān jī shikā ngī wū tāk tāk rā tā tā rī. Yad gunundala shavi ya tanaywi ya ni yot zhira. Shavi ya tanaywi ya anaywi ya na kandi jo sha man zhira. Kandi ya tan sha man. Tan sha man di ya ton che po li tka kukunara. Yama shika kunyana maga. Li tka kuranga kukunara. Li tka tan sha na anaywi ya tan sha man. Anayi ga tansha na li tsika tansha ma. Anayi tang li tsika nikki tansha na yod na yod. Yodta vardhani tarong uchu tito matong daga. Tiga anita matong daga matong na tarong uchu gato.
1: Sidin ji san kun chok punan ba. Tangdi cheche lintzen shtong tsim dani chok. Lintzen di zomjig ba wandi chutang. Zomjig gan karwa cerang jahi. Shtakilwa shilu. Shichu shtakilwa aghanchak cerang gin. 切切年不挂成器大地木。